0: ọ̀pọ̀lọpọ̀lọpọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ yín. Iṣẹ́ ìránṣẹ́ yóò ní bàjẹ́ sá o. Ẹ ṣe bàbá mi.
1: Ẹ káàárọ̀ bàbá mi, orúkọ mi ni Ọmọlọ́lá láti Odifẹ̀ Road. Mo dúpẹ́ fún oore tí Ọlọ́run ṣe nínú ayé mi. Oore yẹn ni pé mo travel ilé-iṣẹ́, ó fi orúkọ mi sílẹ̀ láti lọ wo Champions League pẹ̀lú company tàjà alágbàtà wọn. Àǹfààní yìí wá ní inú oṣù kẹrin kẹrẹkẹrẹ àṣegbogbo tó yẹ ká ṣe, ṣùgbọ́n nígbà tí ìṣòro díẹ̀ máa dìde, fisa ò jáde nígbà tó yẹ kó jáde. Àṣà ní sùúrù, wọn ní ká ní sùúrù. Bẹ́ẹ̀ náà ni mo ṣe Ọlọ́run òjijì, mo gbọ́dọ̀ ṣoore fún mi ni. Mi ò rò tẹ́lẹ̀, ìwọ Ọlọ́run gbọ́dọ̀ ṣe ni, mo gbọ́dọ̀ ṣe láṣẹ pé. Mo rántí pé ẹni ká fi erùpẹ̀ gbàdúrà láàrin match, ká sọ ká fi ṣe sáàkù sínú ilé, ká gbàdúrà. Mo ṣe kinní yẹn ní ọjọ́ mẹ́ta pé ibi tí ìran mi ò dé rí, mo fẹ́ débẹ̀, mo fẹ́ la ayé já. Ọlọ́run dẹ̀ gbàkóso fún mi. Ọlọ́run gba gbogbo ògo, a lọ àbọ̀. Ṣùgbọ́n lórí tíkẹ́ẹ̀tì ẹlẹ́ẹ̀kẹta ni mo tó lè travel, torí pé single entry visa lọ fún mi. But Ọlọ́run gba gbogbo ògo, ìrànwọ́ dìde. Nígbà tí mo rò pé àbá àwọn company yìí a sọ pé àwọn ti gbìyànjú tó ni, wọ́n make sure pé àwọn sì wà débẹ̀, àwọn rí pa débẹ̀, gbogbo tó yẹ ká ṣe àṣe. Mo dẹ̀ ti padà sí Nàìjíríà náà báyìí. Mo dúpẹ́ pé ibi tí mi ò lérò, ohun tí mi ò lérò, ohun tí mi ò lè lérò lọ́lọ́run ṣe. Mo dúpẹ́ bàbá mi ìpéyípé mi o.
2: Nice! Ẹnìkan lẹ̀ tí ẹ bomi là, gbogbo lé ẹ̀yin tẹ́ wà Sona Church gbéra o, kò kẹ́ ẹ tó mọ̀ lọ Sona Church, kẹ́ ẹ tó pàdé mi lórí Facebook ẹ̀yin ọmọ Ọlọ́run, ṣé ẹ lè sáré bomi díẹ̀? Omi yẹn, mo fẹ́ gbàdúrà fún yín báyìí, ẹ mọ̀ ṣẹ́ mu ni. Olúwa sọ fún mi pé yóò ṣiṣẹ́ ikùn, yóò ṣiṣẹ́ ìta, yóò ṣiṣẹ́ ọpọlọ, yóò ṣiṣẹ́ ní gbogbo abala. Mọ̀ ń bọ̀ sábomi, ìbáṣe mọ́tù kan náà lórí. Omi àmukù yẹn gan lẹ́tùn gbé pàdé mi lórí Facebook. Ẹ̀yin tẹ́ ẹ bá ń lọ Sona Church, ẹ múra láàárọ̀ yìí. Ẹnjiníà, ẹ jẹ́ tó ń gbọ́kàn sí.
3: Bàbá mi ò, èmi náà ti lẹ́rìí o. Ẹ ṣe Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ ìjọ Comfort Life. Mo dúpẹ́ Ọlọ́run tí ò jẹ́ kó yúkó tì mí, tí ò jẹ́ kí ikọ́ àwọn ìgbẹ́ kó dààmú mi ju bó ṣe yẹ lọ. Mo dúpẹ́ ẹnìkan sọ stress mú pè láti kogi ọmọ yín lórí ìjọ afẹ́fẹ́ òun ló ń sọ̀rọ̀ ní àná tí ẹnìkan give testimony láti US. Ó ń sọ̀rọ̀ nípa àìsàn BP tó ti ń ṣe òun láti gbà kékeré títí fún òun ti pé 35 years. Tó sọ pé òun ti lòògùn pé láti Nàìjíríà ni problem yẹn ti ń bá òun fà á. Pé oògùn oríṣiríṣi ìwà làwọn gáálíìkì wọn ní jíjà gbogbo ẹ̀ pé òun náà tó pé òun ṣàgbọ́ òun ṣàtẹ̀lé ìpinnu pé Ọlọ́run bá òun ṣẹ́gun. Àná yẹn náà ni mo kì í pẹ̀lú tẹsímọ́nì yẹn tí mo sọ pé ikọ́ yẹn ń disturb me as in ikọ́ tí mo ń tọ̀ síra kó tó ìṣẹ́jú mélòó náà tó bẹ̀rẹ̀ bíi ijọ́ mẹ́ta yìí náà ni. Mo wá fi omi jẹ́ lánàá, mo fi sọ pé Ọlọ́run ìwọ́ tó lè mú BP sàn, kí ni ikọ́ lásán tó ṣe ó wá ń rẹ̀ mí. Ṣùgbọ́n Ọlọ́run àánú yẹn mo dẹ̀ fomi jẹ́, àánú yẹn náà la fomi jẹ́ gbàdúrà ibi tí bàbá wa ní ká jókòó ká fẹ̀yìntì. Mo fẹ̀yìntì lánàá tí ògiri, mo gbàdúrà, mo dẹ̀ mú mi lójú pé ìwọ́ tó ń fún àwọn ènìyàn ní testimony pé kò sí kékeré testimony ogún mo fẹ́ kí ikọ́ yìí pé kó gbé láti àná. Bàbá mi ò gbé mọ́bẹ̀ ni mi ò lo ògùn. Mo dúpẹ́ o, mo mọ̀ lórí o. Testimony mi kejì ni pé last year ni mo jọ ìpè yìí lórí afẹ́fẹ́, ṣùgbọ́n first week of this year ní January ibi tí mi ò rokàn sí a fi 200,000 ọ̀yàbú ọkọ mi kan ó sẹ́ndì èsì mi. Ó yà mí lẹ́nu, òun ló jẹ́ kémi náà bẹ̀rẹ̀ sí ní ṣe one or two things. Mo ti san tithe mi o. Bàbá mi ẹ ṣe o, ìpè mi o. I really appreciate. Thank you, bá mi kí mama o.
2: Nice! Bí wọ́n bá nígbàgbọ́, gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run wá dìde dúró. Tí n bá ti ń sọ tẹ́lẹ̀ wá mọ̀ ṣẹ́ omi mu. Bí n bá ti ń sọ tẹ́lẹ̀, mọ̀ mú mi yẹn tán díẹ̀ tó kù, ẹ gbé pàdé mi lórí Facebook ní 6:30. Ọ̀dẹ́kúnlé Epaphras. Ẹnìkan ní pẹ̀lú anointing ọ̀yin. Bẹ́ẹ̀ lo anointing ọ̀yin tán yín tún fún yín mi. Ṣé ẹ tiẹ̀ rí ti convention eléyìí? Ọ yàtọ̀ gédégédé. Mò ń bọ̀ fún yín ní ròyìn ayọ̀. Gbogbo èèyàn, bí n bá ti ń sọ tẹ́lẹ̀ nípa ọ̀nàwọ́ báyìí. Bó o ṣe ń ṣe àmì mọ̀ ṣẹ́ omi mu.
4: Wà ní ìdákẹ́jẹ́ ní ìṣẹ́jú díẹ̀. Ọlọ́run tó.

0: ọ̀tọ̀ wa nínú agbára rẹ̀. Gbogbo ẹ̀mí tó dúró tí wọ́n láwọn ń yọ ayé rẹ̀ lẹ́nu. Mẹ́ẹ̀mọ́ bi tó dúró sí tó ti ń gbọ́ mi. Mo dojú agbára Ọlọ́run kan wọ́n báyìí. Ẹ ṣá tó ọba mọ tó wá ṣe ń bì fi agbára inú ẹ ṣe àmì kí wọ́n wọlé ń bì. Màmá yìí àmì ẹ lè jù bẹ́ẹ̀ lọ. Fi gbogbo inú ẹ ṣe àmì agbára tó lòun ní jí o gbé rí. Ó ló lòdì sófin ìdílé yín. Agbára tó lòun òdì ní o gbé rí láyé. Gbogbo ẹni tó bá lè ṣe àmì tó bá ṣe wípé igbe ni àrá máa ké wọlẹ̀. Gbogbo irú agbára bẹ́ẹ̀ gbogbo ibi tẹ́ ẹ bá ti wọ̀ mí lórúkọ Jésù kí wọ́n bínú wọlẹ̀. Òṣìṣẹ́ ẹni tó lè dìde tí ọmọ bá ẹ̀fọn du ọ̀dàn. Ẹyẹ tí wọ́n ń pè ní ẹyẹ lékeléke wọn kì í bá du ìkẹfun. Òun ló ní kinní white yẹn. Ẹnikẹ́ni tó lò wọ́n bọ̀ du ayọ̀ ẹ̀. Ẹnikẹ́ni tó lò wọ́n bọ̀ du ògo tó gbé wálé ayé. Ẹni tó lò wọ́n tó bọ̀ du jíjèrè rẹ lọ́sẹ̀ yìí. Mi mọyé ẹ̀yin tá ẹ lè ṣe àmì lórúkọ Jésù kí wọ́n wọlé ń bí. Ẹgbẹ́ àsọtẹ́lẹ̀ ẹlẹ́ẹ̀kẹta bí ọwọ́ yẹn lórí sà àti igi àtọ̀pẹ̀ ní sànú ewé tí wọ́n ń pè ní àfòmọ́. Àfòmọ́ ò lẹ́ka àsomọ́ igi kan ni ó fi mókè. Ẹ gbóhùn olúwa lẹ́nu mi. Mo di Ọlọ́run Elijah sí ọ. Ọlọ́run Elijah ẹni tí bàbá yóò so mọ́ tí ó fi mókè. Ẹni tí màmá yóò so mọ́ tí ó fi mókè. Ìdí ni abákun àbẹ̀dẹ̀ háyà. Pẹ̀lú àṣẹ àti agbára Ọlọ́run ìwọ nìkan ni ọdẹ mi ṣe. Lórúkọ Jésù mo ní kọ́ yọ sí ọ bẹ́ẹ̀. Ẹgbẹ́ àsọtẹ́lẹ̀ nọmba 4. Mi mọ irú àìsàn tó gbé wá bí. Bàbá yẹn ní gbogbo àwọn màmá yẹn ní gbogbo àwọn tó ń bẹ nínú ọkọ̀ ní kí ọkọ̀ mi pẹ̀lẹ́. Orí àìsàn búkú tọ́ kọlù. Àìsàn mọ́ lè dìde dúó. Àìsàn mọ́ lè bẹ̀rẹ̀. Àìsàn mọ́ lè jókòó. Àìsàn tí òjò lè ṣe bẹ́gbẹ́ ṣe ń ṣe mọ́. Àìsàn tó fẹ́ sọ́dẹ̀rù àrùká. Ó ní bá a ṣe ń bọ̀ láti Èkó lọ sí Jesus City. Ó ní gbogbo àwọn tó ń bẹnu ọkàn ní kí pé pẹ̀lẹ́ pẹ̀lẹ́. Ó ní nígbà táwọn débẹ̀ ní Jesus City. Ó ní nígbà tó di ọjọ́ lóru ò ní ẹ yípo. Ó ní mi ò lè ṣe ó ní ẹ try. Ọwọ́ á gbìyànjú. Ìgbà tí mò ń wàásù báyìí ó dàbí ẹni pọ́wọ́ ìwòsàn ti ń kàn. Ìgbà tí ó fi délé ohun tí ò lè dásùn. Nígbà tí wọ́n fi anointing oil tó mi 7-7 rá láàtán. Wọ́n ló sùn ìyàwó ní mò ń yọjú wò ó. Ó ní lẹ́ẹ̀kan náà ọkọ mi bẹ̀rẹ̀ sí rìn gẹ́. Ó ní kì í ṣe kó ti ń rìn nìkan. Ó ti ṣe kí ni? Ó ti padà sí ṣọ́ọ̀bù ẹ̀. Gbogbo ẹ̀yin tí wọ́n ti ju ayé yín sílẹ̀. Gbogbo ẹ̀yin tí wọ́n ti mọ̀ọ́mọ̀ mú nǹkan lọ sẹ́yìn fún ọ. Ọjà rí ọ̀tà mọ́. Wọ́n ti palẹ̀ rẹ mọ́ láì sọjà. Gbogbo ẹ̀yin tí wọ́n ti palẹ̀ yín mọ́ pò ńlẹ̀. Mo di Ọlọ́run Elijah sí ọ báyìí. Gbogbo ẹni tó bá lè ṣe àmì lórúkọ Jésù ọ yá padà sáyẹ. Lórúkọ Jésù ọ yá padà sáyẹ. Bí ọwọ́ yẹn lórí. Màmá yẹn ní 2024 ni mo join church yìí. Ó ní 2024 iṣẹ́ tí mo ti ń wá fún 16 years. Ó ní ọdún tí mo dé oṣù tí mo dé ni iṣẹ́ yẹn jáde. Ó ní 2025 ilé tá a ti kọ́kù fún ọdún mọ́kànlá. Ó ní àparí ẹ̀. Ó ní 2026 yìí mọ́tò táwọn ń lò tó dàbí ẹni pé kì í ṣe mọ́tò. o la wa na o ni emi na mo tu 13 point something million jo mo fi ra moto gidi a fi ra car that is turn around eh won pari ile won ri se gidi won to ra car o ni aye emi nlo si ipele to kan mo pase gbogbo eyin te wa bi loni o n to kan ninu aye re o n to kan ninu ise yen e je won ya won to le se ami je kiti o yato loruko jesu o ya koja lo si be aso in the name of Jesus bi owo yen lori omo birin yen ni mo npe lati United Kingdom o leyin le so fun wa pe ka so mo wa loko o ni mo marry ni tu last year ko soyun oyun koko wa o la pari pade ta se lati fun awon to nwoju oluwa fun omo o ni mo pe omo mi lati nu oyun o lo so hospital won confirm oyun ninu e mo so le kan na gbogbo eyin to je wi pe ire to kan lo wa wa ibukun to kan lo wa wa anu to kan lo wa wa jo fi gbogbo agbara nu e se ami mo ri ka mi mo se laye re loruko Jesu mo ri ki won se laye re bo se n keko lojojumo to n gbadura to n dagba si ninu emi ki yi pada ko de ba o in the name of Jesus e mo se omi yen mu die to ku e gbe pade mi nisin lori TikTok lori YouTube ati Facebook gbogbo eyin Sunday church ibi te ti se service lojo Sunday ibe le n lo laaro yi ago mejo nisin lori Facebook ago mefa bo ni laaro yi e wo nkan o gbogbo le bo ba se ko gbagbo o si se omi mu eyin te ba ni rubo oni ore oni ida mewa ja tun fi se tola bo se ri niyan ko wa si bo se se to ni mu nkan bo loni account number church lele 1966 36 38 73 1966 91966 36 38 73 Comfort Life Mission International Access Bank bi yan ba si wole elo eleyi 2017 4290 47 2017 4290 47 First Bank niyan Comfort Life Mission International ni o tun gbe jade ki tun gbadura fun awon Olorun ti won bi loni ati pari iwe owe lana eja bo sinu iwe oni waasu lati chapter 1 titi wo chapter 6 Ecclesiastic chapter 1 to chapter 6 oh inu mi si dadun Sunday o keje gbe momo esa mi ba mi wan kerchief white meji ile ikan la momo tele ada kan dori e mo je ogede ti won la ro kutukutu na ni o e mo je ogede ti won boje emi o mo so tele isin agbara nla mi to wole njo Sunday e wa wo eyin omo Olorun ti won bi loni e kunle eje ki n so tele eje ki n gbadura fun yin
1: ni bikibi te ba wa arugbo ojo o baba mi baba re mo ni ko gbe oga mo lu adabi le olori adabi ti e ba so ni labi oloku to ba so ni labi o ara yo de obi ara se de ojo in Jesus name happy birthday long life and prosperity gbogbo eyin te mark wedding anniversary yin loni igbeyawo yin o serere lowo yin adabi ti e ba so mo yen lo fe loku o ologo ni an pe happy wedding anniversary
0: gbogbo eyan mo Olorun fe send the testimony e lo number e jo loud ko neat 080-88-71-65-66 e send the message ire atanu ko bayin e je mo lori Facebook you are blessed it is well with you.